padà lọ lé wọn ni o lọ fi gbọdọ múra bíbélì ni mo gbọ angẹlì tí o tọjú ipo wọn a lé wọn kúrò lọrun ẹnìkan ní sẹ yẹn wá wà nínú báíbù sí èso ojú ṣáájú mo ti sọ fún yín tẹlẹ o n tí wọn ń pè lẹyọnú ojú ṣáájú nínú ìwé roman chapter 9 níbi ẹ̀ta ti dé 11 12 13 ibẹ̀ la ti rí pé ojú ṣáájú gbà wọn á lé ẹnìkan wọn á sì fẹ ẹnìkan sí ẹmí bàbá jẹ kí àṣẹ tí mọ mọ fún yàn ní agbára láti yí sọ̀tún kọ jábọ́ sínú ayé mi ẹgbẹ́ ilé yìí tí mo fẹ́ fi kún yìí just as there is what we call divine placement ìyẹn ni sípò látọ̀run so also we have divine replacement ẹnìkan níbi bò a tún lè yọ̀yàn náà látọ̀run wọn á yọ ọyàn kan wọn á fẹ ẹnìkan sí wọn yọjú dá sì sọnù ni wọn sì mẹlòmíì sí and gbogbo tí mo sọ ilé mọ yìí ọ àfìgbàta dénúwe john 4:37 ibi ni màá ti ní ẹ múra gbogbo bó ti wulẹ̀ kẹ pọ̀ tó múra yàtọ̀ sí ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ nínú ìwé jọ́hánù john chapter 4:37 ó ní nínú torí nínú èyí ni ọ̀rọ̀ náà fi jẹ́ òtítọ́ gbogbo tí mo ti ń wàásù láti ẹjọ́ yìí nínú ọ̀rọ̀ tí mò ń tẹ́ ń gbọ́ yìí ló fi jẹ́ òtítọ́ kí ni tó fi jẹ́ òtítọ́ ẹnìkan ló fi irúgbìn ẹlòmíràn ló sì ń kérè ìjọ ẹnìkan ló ṣiṣẹ́ ẹnìkan wọ́n ní kọ́ jẹ iṣẹ́ yẹn ẹ wo verse 38 òní mo rí ẹyin lọ ẹ lọ kórè ohun tí ẹ̀yin kò ṣiṣẹ́ lé lórí àwọn ẹlòmíràn ti ṣiṣẹ́ ẹ̀yin ẹ wọ inú iṣẹ́ wọn lọ jésù lọ sọ red letter ni so replacement ẹnìkan ló ṣiṣẹ́ ẹnìkan ló jèrè àsọgbà ọwọ́ ọlọ́run láti ṣiṣẹ́ kéèyàn tún jèrè sẹ́yìn mọ̀mọ́ kígbe bàbá mo jẹ́ ni ẹlẹ́ni ó gbà ṣe mi ṣe bá wá ààyè ọlọ́run fún mi tó bá ń kígbe olúwa fún mi láàyè ààyè ti tán wọn yẹ nìkan fún ọ ni kò sáàyè tó kárí ààyè ti tán sí mo fẹ́ sọ yìí o gbogbo ẹ̀yẹn gbọ́wọ́ lórí mo wọnú jìbójìbó àṣe elédùmarè lọ mọ̀mọ́ yìí mi ọmọ bọ́ọ̀rún ó ṣètò gbogbo ọmọ tó o bá bí kàn sí àmì wọn ràyè kì í ṣe pé wọn ràyè nìkan wọn ò tó gbilẹ̀ ọlọ́run yóò fún wọn láàyè ilé ọkọ yóò fún wọn láyé àti wọn mẹ́lá mànákà haladash ẹ kígbe wá.

0: mama so nipa divine touch ara mi eyonu ni ki olorun ko jo ko yonu si wa to mo ni bi ta won kan ti raye ki won waye fun o ah mi mo nti won wu mi o mo on ti won ko mi o mo on ti won dadule aye o jade fun o e ki be ni divine replacement in the name of Jesus. So yin ton se laare o serious gan o mi o mo bi mo se fe fe nu wa su ni engineer e ja gboro die lenu awon ti an wa nbi je joko ti an fe so
1: baba mi o e ko jumo emi na ti le ri o ejo ni ba mi gbe o oruko mi ni fuatumi ninu eni itan akimoju o dupe bi olohun fi aye gba eri ninu aye mi olohun fi agbado ofe ota mi loju lenu omo ni mo wa wa sewu sewu last year nigba pede mama omo ni mo wa wa mo dúró lọwọ ọlọrun pọ lọrun ọdọ ọmọ tèmi náà fún mi o orúkọ ọmọ mi ni matthew a máa fi sẹrun sẹrun kún nítorí ohun tí mo bù jùlọ ọlọrun fún mi matthew sẹrun sẹrun ó ní ẹbẹrẹ àwọn fi fún yín ó ní ẹkọlẹkùn adìsísí ó ní pé ẹwákiri èèyàn sì rí gbà ní last year mo bèrè ọlọrun fún mi mo kọlẹkùn ó ṣe fún mi mo wá kiri lẹ́jì sẹ́sẹ̀ máa rí tèmi náà gbà mo wá program yẹn pẹ̀lú ọkọ̀ kan wípé yẹn ti wá débi máa rí tèmi náà gbà ní láti ẹ̀yẹ gbà tó tó àsìkò tí babafẹ́mi máa lọ ẹ̀fẹ́ mínísítà tẹni ohunkóhun tá a bá bèrè ní àkókò yẹn wípé a máa rí gbà ní láti ẹ̀yẹ mo bèrè ìbẹ́ta mo bèrè fún àmọ́ ó ṣe bẹta kò ṣe bẹta ọlọrun fún mi ní ẹyọkọ mo dẹ nígbàgbọ pé méjì tó kù ṣe ń bọ bẹẹ mo ní ìgbàgbọ pé méjì tó kù ó ṣe ń bọ ìkan náà àwọn ìbẹta yẹn lọlọrun tarí sọdọ mi ìkan náà àwọn ìbẹta yẹn lọlọrun tarí sọdọ mi ó yà mí lẹnu èmi náà dọlọmọ láyé wọn sọ pé màá gbé ọmọ mi wá ní july yìí 7-7 oṣù yìí àmọ bó ṣe wọn lọrun ló ṣọlá ó ṣe wọn náà ló ń ṣọlá ó dúpẹ́ wípé mo rí nǹkan ọ̀rọ̀ mọ́ àti mo rí testimony tèmi náà ní àsìkò ọjọ́ òbí mama ó jẹ́ ẹ̀kọ́ tí mi ò lè gbàgbé because pàtí mo wá program yẹn mi ò mú oṣù yẹn mọ́ ọ̀gbà ṣe mo lóyún ṣá ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run fi program yẹn ó fi dáhùn àdúrà mi ó fi gbọ́ tèmi ó ka èmi náà kún wọn lọ́mọ láyé ó ká mi mọ́ ọ lọ́mọ láyé testimony mi rí o ẹ bá mi dúpẹ́ pé ọlọ́run ò dojú fún mi láyà july oṣù yìí òun ló pé ọdún kan tí mo wá 7-7 ẹ ṣiṣẹ́ o ẹ bá mi pẹ́ o.
0: Nice mo bá yín gbé mọ̀mọ́ yìí ẹ padà sí wa Jesus City lọ́gọ́st láti wá ṣe àtẹ̀stímọ́nì yín kó lè clear dáadáa jù báyìí lọ bọ̀bọ̀ gbẹ̀yìn tẹ́ ẹ fẹ́ ọmọ ṣó o lè ṣe nǹkan kan fún mi láàárọ̀ ibi táwọn nǹkan ó tún ti gba ti wọ́n nìyẹn o wọ́n mọ̀ gbọmọ ọlọ́mọ fọmọ ni ẹgbẹ́ gbogbo bó ṣe sọ wàá kàn fòókè nígbà mẹ́ta tàbí nígbà mẹ́rin iye ọmọ tó o bá fẹ́ bí wàá wá kíbe mo gbọmọ mi mo gbowó mi ẹ̀yin olówó náà lè ṣe bẹ́ẹ̀ ẹ bá ń fi eléyìí náà ṣe.
2: bàbá mi o ẹ káàárọ o ẹ kú bẹẹdẹ àṣeyọrí bẹẹdẹ mama o ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ni mí mo ti wá padà dọmọ ìjọ yín o òun wá sí wẹ́mà mo sì ń wá sí sẹ́wọ̀nsẹ̀wọ̀n mi bàjẹ́ àbújá ni mo ti ń wá o orúkọ mi ni rahimat ọmọlára balógun ẹ̀rí tèmi náà o bàbá ẹ dákun mo ti ń sẹ̀ǹdẹ̀rí látijọ́ ẹ ò gbé ẹ̀rí mi pọ̀ yanturu ẹjọ́ tó ṣe léyìí o èmi náà mà ti ná dọ́là aláàánú àyànmọ́ kan ni o olówọlé tọ̀ mí o láti united states of america obìnrin ni o obìnrin ọ̀tá mi kan ló introduce rẹ̀ sí mi lónìí nígbà mùsùlùmí ni mí tẹ́lẹ̀ kí n tó wá di kìrìsìtẹ́nì ara àwọn mùsùlùmí aráalé wa lónìí ìwọ́n tó ti fẹ́ gbàdúrà para rẹ̀ yìí ó jẹ́ jẹ́ ń fọ́ nọ́mbà ẹnìkan kọ́ jẹ́ mọ́ gbàdúrà bó ṣe fún mi ní nọ́mbà ìyá yìí nìyẹn o òun gan ló kọ̀nẹ́ẹ̀tì mi mọ́ ìyá yẹn ó tún wá kọ̀nẹ́ẹ̀tì ìyá yẹn mọ́ èmi tí ìyá yẹn bá wá nàìjíríà òun ló máa ń gbé as a taxi driver dádì ìyá ti sọ mí dọmọ o ìyá ti wá sí amẹ́ríkà ọ̀dọ̀ mi ló wà bẹ́ẹ̀ mi tí ní nǹkan kan hòtẹ́ẹ̀lì ńlá kan láwà lábùjọ tẹ́ẹ̀dá ti ń san 250

0: méjì lójoojúmọ́ ó tún lájọ ń lọ ghana ni kó látún wá jọ lamẹ́ríkà wọn á tòwé mi tí donald trump bá ti kú bẹ́ẹ̀ ó lóun fẹ́ràn mi o skul tí mo dálẹ̀ láti yọ ọdún yìí ó ti wá bẹ́ẹ̀ ó ti gbàdúrà bẹ́ẹ̀ o ó ti fún mi lówó o mo ti sàn dá mẹ́wàá mi o àdúrà tí mò ń gbà ní gbogbo ìgbà ni pé kí ọlọ́run kó gbé ìdáwẹ́ mẹ́wàá mi sókè kí ìdá mẹ́wàá mi kó gara ju iye tí mò ń san tẹ́lẹ̀ báàmí o ti san o ti ọlọ́run ti jẹ́ kó gara ju bẹ́ẹ̀ lọ o ó kọ́kọ́ fún mi ní $120 ná láti ìgbà tó ti dé tó jẹ́ pé ó ti ra nǹkan oríṣiríṣi bọ̀ fún mi tó ti ń fún mi lóúnjẹ oúnjẹ tí mi ò jẹ́ rí mo ti jẹ jẹ́ bàbá mi ìpè yí dájú o ẹyin èèyàn mi ìpè yí dá o ìpè yí dá o ìpè yí dá o ẹ jẹ́ ká tẹ̀lé ìpè yí o mo ṣèrìbọmi ní december last year mo wà ní mo wá dúró sí jesus city láti december 5 mo sì kúrò níbẹ̀ ní january 12. Gbogbo tí mo tọrọ lọ́lọ́run fún mi ọlọ́run fún mi lálàánú àyànmọ́ ọlọ́run fún mi ní abánisán ọlọ́run fún mi ní afúnni ọlọ́run fún mi ní afúnni lóúnjẹ ọlọ́run mo dúpẹ́ o arúgbó ọjọ́ ṣeun o ẹ bá ń kí mama o ẹ bá ń gbẹ́rì mi o dáàdì ẹ dákun ẹjọ́ lẹ́wù èmi náà ti chẹ́ǹjì ládùúgbò mi o tọ́ba ti joyè ni wọ́n ń kí mi ní dúpẹ́ ní wárí fún mi torí ṣe ni ìyá yìí pín nǹkan fún gbogbo èèyàn bàbá mi o ẹ bá ń dúpẹ́ o ẹ ṣeun o.
1: Ẹ kígbe bàbá wáàyè fèmí náà fún mi nípò àní gbogbo ọmọ ọlọ́run kò sí bó ṣe gba jésù ẹwo tí ìyá yẹn sọ dà lẹ́ nísìn ọ̀rọ̀ jésù ní sọ bó ṣe fayé ẹ̀ fún ó mú kúrò nínú iṣẹ́ àti ìyá ó ní àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ gbogbo ẹ̀ ń bá lè tíráì rẹ̀ kọ́ owó tọ́lọ́run lè ṣe nínú ìpín ìràwọ̀ ẹ̀ gba jésù kí wọnú ọmọ gbádùn gba jésù kó rí yàtọ̀ nínú ayé rẹ̀ gba jésù kọ́ mọ́ tẹ̀lé instruction tí mò ń fún yín lọ́sàn àti lóru kí n tó máa lọ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ìdámẹ́wàá àtọ̀rẹ tó sàn láàárọ̀ yìí ó ní ṣe pẹ̀lú olúwa fún mi ní ipò gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣọ́ọ̀bù gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń gba ọlọ́run gbọ́ fún ọkọ tàbí aya ọ̀ ń gbọ́ ọlọ́run gbọ́ fún iṣẹ́ ọ̀sán mọ̀ pé tó ń fẹ́ ó nílò kọjá wípé kì í ṣe wọ nìkan ló nílò orí nǹkan yẹn wá fi irúgbìn tiẹ fi gbà ọrẹ olúwa wáàyè fún mi ọrẹ olúwa wáàyè kò fẹmi náà ó ní mo fẹ ẹsàn àti ìdá mẹwàá account number church ni 2017 42 90 47 2017 42 90 47 first bank nìyẹn comfort life mission international ni ó gbé jáde tíyàn ọba wọlé lu eléyìí 1966 1966 36 38 36 38 73 73 access bank nìyẹn comfort life mission international ló ní ó gbé jáde 1966 36 38 73 access bank ni ó gbé jáde comfort life mission international ẹ wo kí n tó gbàdúrà fún àwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹgbọ́n tí àìsàn lórí ìwé mi tó jáde ní sunday.
0: bàbá mi ìwé tí ìwé àṣírí tẹ ta fún wa ní àná o ni mo tiẹ̀ wá gbé ní àárẹ̀ ìdí mo ṣe dé ibi tí mo ti ń ṣiṣẹ́ kíá kí n tiẹ̀ ka ìwé tí bàbá mi fún wa o ibi àlá ni mo tiẹ̀ ti kọ́kọ́ lọ́mọ kàn wá sí ìkan mo bá rí ibi àwọn ti àwọn àbùn ta mo bá sì dúró bàbá mi ọpọlọ yín ò ní dàrú lágbára ọlọrun tó bá jẹ pé mo ti mọ ìjọ yí ìpè yìí ní nǹkan bíi 2018 2019 2020 bóyá ìrìn àjò ayé mi ò bá ti yá ju gbogbo ibi tí mo wà lọ torí kò sí nǹkan kan tẹ sọ nípa àmì tí kò jẹ bẹẹ eléyìí tó wá jẹ kí n mọ omi àmì apá the same tíṣẹ tó ń ṣe fẹ wá rí àmì yìí tó jẹ ti tó yẹ kí n tètè kéèyàn tètè fi ọkàn tàn kéèyàn ti mọ ibi téèyàn ó ti mú àdúrà tí mi ò kà kún àwọn ni àmì ẹ̀kẹ́ ọ̀tún àti àmì nípa ọyàn àmì ní apá àmì ní itan gbogbo ẹ̀ ní ọlọ́run fún mi àmọ́ àmì ti itan yẹn nǹkan tẹ́ ẹ sọ síbẹ̀ gẹ̀lẹ́ o ní nǹkan tó ń bá mi fà báyìí torí ilé ọkọ tí mo wà kò sí dùn to the extent pé mo tiẹ̀ ti ń ronú àti kúrò bọ̀ mo sábà ń wo ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí bàbá mi máa sọ̀rọ̀ tí bàbá mi máa sọ mi ò bá ti lọ bọ̀ kò sí nǹkan kan ọlọ́run sì fún mi ní àmì yẹn tó pọ̀ ó ń bẹ ní apá àlàáfíà mi ó wà ní ẹ̀kẹ́ ọ̀tún mi níbi ẹgbẹ́ imú gangan ó wà ní ìtàn mi ó wà ní ojú ara gan tó yẹ pé mo tiẹ̀ gé yẹn tiẹ̀ gbígbà tí nǹkan bá so sọ́wọ́ àmì kan ọ̀tún máa ń jáde ní ọwọ́ èèyàn títí ní nǹkan báyìí tó wá lọ so síbi rẹ̀ mo gé nígbà yẹn kí níyẹn tún padà wá ó tún fọ́ọ̀mù ṣe yẹ kó fọ́ọ̀mù bọ́ bàbá mi inú mi adùn torí mo ti máa ń fẹ́ sọ ẹ̀rí tí mo máa ń fẹ́ jáde torí ebi máa ń pa mí tẹ́lẹ̀ ọlọ́run ṣàánú nínú rẹ̀ mo rí jẹ mo rí mu èmi náà to fe fun yan mo ti jade fe ri bi emeta emeni ti ko kan mi inu mi a si tun dun ti mo ba ni aye lati so eri mi pe o tun form yen ko form bo baba mi inu mi tori mo ti ma so o ti mo ma fe jade bi ma pa tele o nsan ninu re mu je mu